fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ jímọ̀ lónìí ọjọ́ Friday. Thank God is another Friday. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀, mo kí yín tológun tológun. Mo ń kí yín tẹlẹ́sọ̀ọ́ tẹlẹ́sọ̀ọ́, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Òní tó nà ọjọ́ Friday mi. Today is 1906, nọ́mbà tí ò ṣe pín ọdún 2026. Ẹ dìde mọ́mì, ẹ dìde dádì, ẹ máa bọ̀ níbi pẹpẹ, ẹ já tún lọ yòǹbó ẹ, ẹ já tún lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ, ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run tó ní ẹ̀mí àwọn wòlíì, the unchanging changer. A gbé ọ̀gá o. Mọ́mì ẹ kúnlẹ̀, dádì ẹ dọ̀bálẹ̀. Ẹ wá máa sọ, dádì ṣe dọ̀bálẹ̀ báyìí. Mọ́mì ṣe kúnlẹ̀. Aláàánú mi, aláàánú ti ẹni. Ọba tó tún jí ọ sí ìmọ́lẹ̀ àlàyé. Bó bá ṣe pa láàmù ló jí ọ. Ìwọ gbé gbogbo àláàmù yẹn gbé lọ sí ipò òkú. Gbé lọ sí mútúárì kọlọ wò bóyá àwọn òkú bí ó dìde. Bọ̀ síbẹ̀síbẹ̀ àánú ló jí ọ. Ìdí nìyẹn tá a fi lè fògo ẹ̀fẹ́ lòmíì. Ẹ kàn mọ́ ta sẹ́yìn bí tẹ́ dọ̀bálẹ̀ sí ní ìṣẹ́jú kan. Àwa ò lè fògo ẹ̀fẹ́ lòmíì. Òní ni 1906, 2026. Oṣù yìí ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹnjiníà, ẹ pé bàbá yẹn kọ́ mọ gbóhùn sókè, orí wọn ò gbé.

0: lórí sister yìí. Ṣé ẹ sọ ipò Mọ̀dé lórí báyìí? Ayé o! Ore, ẹ̀wọ̀ bóbi wọ́n ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo ara wọ́n ṣe rí délẹ̀. Ẹ̀wọ̀ wo bí wọ́n ṣe fine. Ẹ̀wọ̀ irun ti ń padà sípò.
1: So ìgbà tí ẹ tún wá wá sí mo òwe tí mo gba anointing oil, mo fi anointing oil yẹn, mo máa fi ń